0: ọlọrun lókè ọrun mo kí yín láàárọ ẹ pé ẹ kú ojúmọ ẹni tó mú arí mọ lọjọ ẹni kó pẹlú ẹmí lọjọ tó ní kẹrin ànúgbà èmi kó bíire fún yín ọjọ dé ọjọ ń fọhun lórúkọ jésù èmi kó fọhun rẹ fún yín bẹẹ ni ó rí mo ń kà nínú ọrọ ọlọrun orí dávidi orí ìkẹta ó dín ní ogójì ẹsẹ ìkarùndínlọgbọn dávidi ló ń sọrọ ó ní láti gbà tó ti wà léyìí tó ń fi dàgbà tán ọlọrun ò ń kọ olódodo sílẹ irú ọmọ rẹ kò kí ń ṣàgbéjẹun lágbà kò fi bó ṣe òun kó rí bó ṣe òun káyé bàjẹ ẹ jẹ ká dó nípasẹ ọlọrun ẹ má jẹ àbàjẹ pẹlú ayé ọpọlọpọ láyé ti sọ wọn dòdà ohun mìíràn nítorí ohun tó ń ṣẹlẹ láyé ṣùgbọn ayé ayé gbé ni a ó sì fi ayé sílẹ ẹ jẹ àgbìyànjú láti hùwà bí olódodo ẹ jẹ àgbìyànjú láyé bá bàjẹ ẹ má jẹ àbàjẹ ọlọrun yóò pẹlú ẹnu wa ẹ jẹ gbàdúrà mo gbàdúrà ẹni mímọ ìsírẹ́lì kó pẹlú yín ẹlẹ́dàá ohun gbogbo kó ṣe kí yín rere èmi david adesan.
1: alhamdulilayi lẹbi ayada abada mama tana wa ile himeshor dọpẹ fún ọlọrun ọba tí ó jí wa lẹyìn ìgbà tí ó pa wá lánàá gbọ ẹyin olùgbọ wa la kí pé a kú ojúmọ rẹ ojúmọ tòní yóò là wá sí àlàáfíà ìfọkànbalẹ ọkàn àti àrísìkí ọmọ láfi máa lò ọ̀nà náà haúlẹ̀ wa láàkú wáta ilà abilà àbákan náà etí ó jẹ ìrọgilétí ránpẹ fún wa láàárọ yìí òní ká mọ pàápàá àǹtá wa ṣe láyé allah subhanahu wa ta'ala ó jẹ yọ inú alukur'an alkarim pé wà bá kọlákò tó lè jìnnà wà lẹ́sà iná ní àbúrò ohun ìṣẹ̀dẹ́ni àti alìjẹ̀nu fún nǹkan mìíràn ni kí wọ́n sin ọlọ́run ọba lọ ìsin ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbé ìgbà tára tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró látòmọ ọjọ́ sì fọlọ́ gbogbo tá a bá ń ṣe nínú ayé wa a lọ à ń bọ̀ wa kó máa jẹ́ lórí tọ́lọ́run ọba ńlá subhanahu wa ta'ala ká sì rárá tí ọlọ́run ọba ń gbé ìgbà àbẹ̀rọ ọba ńlá kó ṣàlékún dáadáa wa àláwọ̀ ọba ni àti ìrẹ́fẹ́ dúró asára ọ̀fìlà àkọ́rọ̀ tí asára ọ̀kìnà àgbàrá ńlá.
2: akíwa pé a kú ojúmọ́ lónìí ojúmọ́ tó máa lónìí ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún gbogbo wa. ọ̀rọ̀ ta ni kíkẹ́ àwọn ìbára wa sọ̀rọ̀ lónìí òun ni sùúrù kí ni à ń pè ní sùúrù àwọn àgbàbọ̀ wọ́n ní sùúrù òun ni bàbá ìwà tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe á jèrè ayé wọ́n ní ká má fi kánjú kánjú ṣe ayé ká má fi wàdùwàdù pinle ọ̀rọ̀ nítorí ifá sọ inú odùfa obì yọnú ó ní inú bíbí ò dá nǹkankọ fún ni sùúrù ní bàbá wa àgbà tó kọ́lé tí kò ní sùúrù aworore ló ní ajáfọ̀ nílà ó lọ rè fẹ́yà tí ń sọmọ oníwò wọ́n ní kára lẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe ẹ̀yin ò mọ̀ pé ìyá tí ọ̀run ìlà jẹ ní wò ó òun ló ń jẹ́ ìyàwó tí ọba ní sùúrù gbogbo tá à ń fẹ́ a tò lọ́wọ́ èrè owó a tò lọ́wọ́ èrè ọmọ a tò lọ́wọ́ èrè ayé a tò lọ́wọ́ a tún wá ní ìwúrí gbọ̀n àtàlàáfíà a tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá tò lọ́wọ́ orúkọ mi ni olúwo dr fashola faniyi

sọ pé ẹṣẹ́ o apàgúwọ́ mọ́ apá púrúpúrú aforíbalẹ̀ amọrírì oore yí bàbá ẹ máa ṣe o ẹṣẹ́ fún oore ìdásí oore ààbò oore lílọ bíbọ̀ oore ìkẹsẹ̀ fún jíjẹ mímu sísùn láyọ̀ dídí ti láyọ̀ adá ọpẹ́ padà sọ́dọ̀ nítorí tí ẹ̀yìn nìkan ṣo náà ni gbogbo ọpẹ́ ayé àwa ló sọ sí i lásìkò ní rédíò 101.3.5 FM kò dáwà lábẹ́ àṣẹ abẹ àti lábẹ́ agbára ọlọ́run àti àwọn tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ bẹ́ẹ̀ là ń pè ní lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó pípẹ́ akú ojúmọ́ rẹ ojúmọ́ tó mọ́ wa lẹ́yìn ọjọ́ ajé ọjọ́ kìíní nínú oṣù kẹfà nẹ́nẹ́nẹ́ tuntun nẹ́nẹ́nẹ́ oore tuntun ọba àmì òkè yóò ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wà àti yín lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò 101.3.5 FM ọ̀gbẹ́ni abiola peter wípé akáàbọ̀ sínú oṣù yìí a múre wá fún wa a múre wá fún gbogbo wa a múre fọ́kọ a fi fáyà a fi re fáwọn ọmọ wa o ọlọ́run ọba mi yóò tu gbogbo wa nínú yóò tù wá lọ́kàn yóò jára ó dẹ̀ wá gbẹ̀dẹ̀ torí pé gbẹ̀dẹ̀ báyìí ni màá ro kókò lágbàlá orúkọ olóòtú mi salime mosi ìròyìn tá a jọ ń bá ṣe òwúbọ̀ látàlẹ́ àná ọmọlọlá ọlámìjù wọn fred ọmọ ayẹmi mò ń kí wá pé a kú ojúmọ́ rẹ ní gbogbo bí tẹ́ẹ̀ tí ń gbọ́ ìkànnì 103.5 FM wípé ọba tó ní wá tó gbà wá láàyè káwà ọba tó ní káwà ó wà ní fi gbogbo wá sílẹ̀ yóò máa tọ́ ìṣiṣẹ́ wà ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì máa tàn sí ọ̀nà gbogbo wa ẹ̀ka àárọ̀ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ẹ̀kọ́ yìí adé tó ń wọlé lórúkọ.

0: láláyọ ọkàn lórí ohun tó ṣe fún wa ká máa dúpẹ́ fọgbọ́n fi bèèrè mí ọlọ́run eléti gbàròyé a kútú ṣe á ṣe jù bẹ́ẹ̀ lọ bá a bá ti ń dúpẹ́ ohun tó ṣe fún wa àlékún oore báyìí náà ni ó tún máa ṣe from one level to another level ẹ má rò ó wípé bóyá ẹ capable ẹ má rò ó wípé ẹ wise ẹ má lérò lọ́kàn yín wípé I am so smart you are smartless ṣùgbọ́n àánú ọlọ́run ọba nìkan ṣoṣo náà ló jẹ́ kíre ó máa dé ó bá ti wá ń dé ẹ máa dúpẹ́ bí ò bá ìdí ẹ máa dúpẹ́ torí alára alára alára lọ́lọ́run ó lè gbé ńgbà ẹ mọ times four ó ní ó gbé mi ó gbé mi sáré ó gbé àwọn oore ó máa ń gbé àwọn oore kan sáré tó lóore òfin ẹ̀ nírò bóyá bíi kéèyàn máa expect pé at the end of the week ẹsẹ̀ kọ́kọ́ wo at the end of the week ni ṣé fúnra rẹ̀ ló fẹ́ máa ṣọ́ ara ẹ̀ ni àná lọ́wọ́n ọba tó ń ṣọ́ wa ni ẹjẹ́ á máa dúpẹ́ fún ká sì tún má gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn olóore tọ́lọ́run ọba tó ń lò.
1: Mo ti kúrò.

0: Babi Olamula, oh, oh, oh, Radio 113.5 to me like
1: Àfúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá. Ilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa. Wàràwàrà ni ó tà. Nítorí ẹ tàjò kọ́kọ́ ń tà.

0: Ìjẹ́ ẹ̀jígbọ́, ààrẹ tinubu ti sọ ni wíwọ wípé àtúntò ọrọ ajé dandan ni dandan lowó orí dandan ni káwọn ṣàtúnṣe rẹ torí pé nǹkan bàjẹ́ jù nǹkan ti ikú ti bàjẹ́ jù ìgbà táwọn gorí àléfà ṣùgbọ́n àsìkò táwọn wà yìí ìyà láàárọ̀ tó ti wà lẹ́ka ètò ọrọ̀ ajé wa.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ àlá ni àlá kọ́ ọ́ gbọ́ bí àlá kì í ṣàlá àlá kọ́ lórí ọ̀rọ̀ násìrù.

0: kala ni o
1: tori baba dupe ori asuma ri ni iga mo bi le bi ma ni ki je un ki je mala
0: ope ni kan lo bere
1: alabala agbeya o kuko nu mi ro yin lojo aje monday ojo kini yi ah e pe ni se wo mefa kon ni oju ko ifa wo owo ni ko ti ma owo exemption of candidates of college of education from writing UTME for examination
0: for
1: admission you are one keko ti won fe wole eko ba ti se nko nipa eko college of education we pe come ko UTME ko to di pe won ri admission UTME yi ni don wo tawon akoko ti man se leyin to ba se jamb ton
0: won
1: wo fi wo ile
0: mo le nko pasifu o ba ti se jamb won fi ni o fi se
1: pasifu UTME now ajo jamb wa so pe rara o ma keko to ba ti fe lo college of education
0: to de ba college lo me na
1: lo
0: o me lo pa e ba ti ko ni leko
1: god bless you
0: e ma so wi pe ki eyin UTME o jawon
1: o fi jawon
0: rara e je ko
1: jamb o ma se rara o ti se jamb so ti ni top court of mark ko wo straight for the direct admission mo ti jab so ni mo ti joba papo so ni as government policy lati je ki awon akeko wa ko le lanfani ati lo ko imo ba ti se ko ni
0: ki oluko le po si daada
1: tori gbo awon ile eko wa la ni oluko to peye to to po to bo
0: tori pe olohun so wa nbe isele to sele ni kinle oyo yi o nje ki ba le mi ba ti awe
1: so ma si oluko mo bayi so ni lo di tire
0: ran baba mi nti omo iwo ni kan so ni eh awon yawo mi nte ba le won e ma so mo ba je se kini kon lo
1: se
0: o ma wa lo se
1: ma si se oluko o awon ona ti ijoba gbin igba ati di alafo re ni le sugbon Nigeria Union of Teachers
0: gbogbo won ko
1: e ka ti pinle ko
0: yes
1: awon la won
0: the Lagos State Chapters of the Nigerian Union of Teachers NUT won ki de against it
1: awon na won
0: won na mo e won na mo para mo won ni ko da awon lorun
1: wi
0: pe idanwo o eyin UTME yi won gbadọ pass through e ko to di wi pe won wole eko eh won buwa lu nigba ti akowe ogbeni gbenga aye toba eh awon na ni aye awon na okorin mole ti pe o ti awon lorun bi awon elegbe awon bi won se ta ile ni eruku àmọ́ ìjọba àpapọ̀ ti sọ wípé ntàwọn ń fẹ́ ntàwọn o ìwọ̀n táwọn dẹ̀ fi àṣẹ tó wọ́n fi òǹtẹ̀lù ni wípé àwọn tí wọ́n fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ nípa bá àti ìkọ́ni yìí kí wọ́n máa wọlé ẹ̀kọ́ ní ìrọ̀rùn lẹ́yìn jàǹbù wọn tí wọ́n bá ti mú un tó wọ́n máa wọlé ẹ̀kọ́ lọ kí lójú tẹ̀ fi wòrò.
1: Alága LUT Lagos Street Ọ̀gbẹ́ni Akintoye Hasani ó sọ pé eléyìí ó máa ṣàdínkù sí iye àti ẹ̀yẹ àti àpọ̀lé àwọn olùkọ́ láti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tá a mọ̀ sí professional education ipò ó máa mú àdínkù bá ìlànà àti ìlú ń bẹ lára àwọn olùkọ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ìjọba sọ ti wọn ẹ̀yìn ti sọ ti wọn ẹ̀yìn ara
0: ẹ̀yìn ti tìpínlẹ̀ èkó
1: tìpínlẹ̀ èkó ni
0: ìpínlẹ̀ èkó ni ìpínlẹ̀ wà ojú o lẹ yín ń rí
1: ilẹ̀ rí sí gẹ́gẹ́ bí jáàbù ti ṣe sọ ti wọn fẹ́yìn tí wọn kákùkù bá tó a ṣe ẹ̀rọ ìbàdí sọ̀rọ̀ kalẹ̀ ìjẹ́ ti gbọ́ ń tẹ̀síwájú olóòtú ìjẹ́ ti gbọ́ náà ni ọlá yínká
0: àbọ̀ọ̀dẹ̀ ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ni bọ́bá kómi lẹ́sẹ̀ àwa náà gba bẹ́ẹ̀ yọ ni náà ni wọ́n sọ wípé àwọn ò fi dènà gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n fojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ kí gbogbo ọ̀dẹ̀ ó máa kọ ààrin lórí àwọn tajirigbe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ Àìkú tó tún jẹ́ ọjọ́ kìíní nínú ọ̀sẹ̀ tuntun èyí tá a mú tó palẹ̀ oṣù karùn-ún mọ́lẹ̀ pátápátá wípé àwọn tí wọ́n jẹ́ aṣọ́gbó òṣìṣẹ́ tí wọ́n mọ̀ dáadáa nípa bá a ti bẹ̀rẹ̀ láàrin gbọ́fọ́ pọ̀lọpọ̀ wákàtí káfojú wò ó fín lọ tààrà wọn ni àwọn ó gba ẹgbẹlẹmùkú wọn o láti rí wípé àwọn èèyàn wa tí wọ́n bẹ lákàtà àwọn ajínigbé nínú gbò wọn ó padà wálé láyọ̀ àti àlàáfíà tẹ́ ẹ̀ bá gbàgbé láti pé bí oníbi pé ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni àwọn ọmọ ìyá àtàwọn bàbá kan ti ń bẹ nínú gbọ́ àwọn ajínigbé o níbi tọ́kàn ò ti balẹ̀ wípé ṣé lónìí ni àti yóò dọ̀la níbi tẹ́ èèyàn ti rò wípé ikú rèé o ikú ti dé kọ́lọ́n kò sọ wá ńbẹ̀ ahoro ẹ̀ sí ẹ̀lẹ̀ lábẹ́jọba àbílẹ̀ oríire nínú ìpínlẹ̀ ọ̀yọ́ níṣẹ̀lẹ̀ burúkú yìí mà ti ṣẹlẹ̀ lọ́tàn gọrin-gọrin o tí wọ́n jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn kó lọ sínú gbé tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lára wọn pẹ̀lú gbígbẹ̀bọ̀ sí wọn létí láti máa ṣàlàyé wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá ọjọ́ kẹtàdínlógún ó mà ti pé
2: àwọn ará ìlú yìí tí wọ́n ti wà nínú ìpayín kèké ààrẹ bọ́lá ahmed tinubu wa ni ó bá ti débójú ó ti débá mú ni àwọn òní dájá àwọn òsì ní lajúlẹ̀ kí sàlùbọ̀ ó wọnú ẹ̀ o ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì pẹ̀lú ààrẹ àti ẹni chief of staff to president bọ́lá ahmed tinubu honorable fẹmi gbàjàbí àmìlà wọn ni wọ́n ti ta wọ́n ní kìjì kí wọ́n gbéra ńlẹ̀ kí wọ́n dìde láti lọ ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí àwọn ìdílé àwọn ìyá àtàwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún fi ó kàn wípé kí wọ́n ṣàmú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba torí wípé àwọn òṣèré rárá o àwọn sọ̀rọ̀ lórí national security adviser ẹ̀yin olùbádámọ̀ràn wọn málàmù nuhu ribadu àti inspector general of police igp tunji diisu wọn ni àti ẹni tó jẹ́ minister for defense christopher musa wọn kóra wọn lọ́wọ́wọ́ tí wọ́n sì lọ síbẹ̀ láti lọ ṣe pẹ̀lẹ́ fún àwọn mọ̀lẹ́bí ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn tí wọ́n jọ ni àti ẹni tó jẹ́ minister for defense christopher musa wọn kóra wọn lọ́wọ́wọ́ tí wọ́n sì lọ síbẹ̀ láti lọ ṣe pẹ̀lẹ́ fún àwọn mọ̀lẹ́bí ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ aṣọ́gbó tí ò jẹ́ kí gbogbo inú gbó kó di ibi ìbẹ̀rù fáwọn ọ̀bà jẹ́jẹ́ yìí wọ́n gbà wọ́n sí.
1: Ìjẹ́ ẹ ti gbọ́ o, ohun tó bá dunni ní pọ̀ lọ́la ẹni àwọn òṣìṣẹ́ ayédáadé tí wọ́n jẹ́ ti Federal Workers Forum wọ́n mà ti ń dúnkokò wípé àwọn yóò ṣe àkólé kan o, àwọn yóò ké sí gbogbo àwọn òṣìṣẹ́ ọba tó jẹ́ Federal Workers. Àwọn ń lọ fún ìyanṣẹ́lódì alágbádá látàrí ètò ààbò tí ó de láwọn agbègbè kan ló léde Nàìjíríà tó jẹ́ kó gun omi káwọn Nàìjíríà ò lè forí ìkokò tí wọn ò lè sunrun àsùndọ́kàn tó jẹ́ pé ìjáde nínú ewu ni ìwọlé nínú ewu ni àwọn Federal Workers Forum náà àpilẹ̀kọ ìwé wọn wọ́n fi sórí ẹ̀rọ ayélujára lẹ́yìn lánàá lẹ́yìn tí wọ́n parí ìpàdé wọn. Wọ́n láwọn yóò ṣiṣẹ́ pẹ̀lú Nigeria Labour Congress àti Trade Union Congress láti bẹ̀rẹ̀ ìgbáradì ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹni tó jẹ́ National Coordinator wọn ọ̀gbẹ́ni Emily Eze àti akọ̀wé wọn ọ̀gbẹ́ni Ayọ̀ Ògúndélé ni wọ́n sọ di mímọ̀ fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé àpérò wọn. Wọ́n fẹ̀ ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé wọ́n fọlágbọwọ́ ńlá gbá àwọn òṣìṣẹ́ ọba lójú wọn ò ṣíkà àdéhùn tí wọ́n ṣe lórí ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ Nàìjíríà àtàwọn òṣìṣẹ́ ọba lólèdè yìí. Wọ́n kọmi inú púpọ̀ jù wọ́n ní ètò ààbò tí ó de láwọn agbègbè kan lólèdè yìí ó ti burúkú jáì jùlọ lórí èlò lómi ní wọ́n wo ìdówó oṣù tí wọ́n ń gbà wọ́n tún máa pè ní ìrìn sínú yìí. Wọ́n ní lọ́wọ́ tá a wà yóò láìpẹ́ láì jìnà báwọn ìbárí ọ̀nà àbáyọ àwọn ò lọ fún ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn The Punch lẹ ti ń kà lára o.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ òní mínísítà fún olúyẹwà nílùú Àbújá ló máa ti sọ̀rọ̀ wípé aṣọ ọdún kìíní ọdún Ayọ̀ aṣọ ọdún kejì ó bọ́ sọ́dún ọpẹ́ o ọdún ẹlẹ́ẹ̀kẹta rèé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti gun orí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣekun kebi èkúté yẹn sì kebi ẹ̀yẹ. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mínísítà fún olúyẹwà ìlú Àbújá ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí o. Nínú ìwé ìròyìn ọ̀hún wọ́n ti sọ wípé ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n báyìí 31 Mara Film Project Commissioning náà ni yóò jẹ́ o láti fi ṣe kíni láti fi sàmì ayẹyẹ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pé ọdún mẹ́ta lórí àpèrè àwọn oríṣiríṣi àwọn nǹkan náà ni ààrẹ máa ni mínísítà sọ wípé ààrẹ ti gbéṣe o. Wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ náà ni wọ́n ti gbéṣe sí olú ilẹ̀wà ìlú Àbújá bó bá bí wọ́n bá sọ wípé mínísítà ṣe léyìí kò ṣeé ṣe bí kì í bá ṣe wípé bóyá ààrẹ buwọ́lù o. Wọ́n ní àwọn ọ̀nà oríṣiríṣi tó jẹ́ kí ìlú ó rọrùn láti tún máa gbé fún àwọn èèyàn dáadáa sí lólu ilẹ̀wà ìlú Àbújá wọn ni yóò wà àwọn ó máa ṣí àwọn ọ̀nà yìí àtàwọn àkànṣe iṣẹ́ ńlá tìbìtì eléyìí tí wọ́n tún ṣe níbẹ̀.
1: Ìjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùrọ̀ tòní ròyìn wa o wípé ti máa ṣe bẹ̀ẹ̀bẹ̀ fún ta ni dókítà Gbẹ́ngá Ọláwẹ́fọ́ Ashin ròyìn wa wípé wọ́n lóhun ló gbé gbá orékè bí ètò ìdìbò abẹ́lé èyí tó wáyé o sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party. Òun náà ni kándídéètì presidential fún ẹgbẹ́ òṣèlú Accord Party o. Òun tá a gbọ́ pé àìtò ìdìbò abẹ́lé náà wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ yàn án wípé òun ló máa gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú Accord Party dání láti lọ sí ipò ààrẹ o ní orílẹ̀-èdè wa Nàìjíríà bí ètò ìdìbò gbogbo ìbò tó bá dé tán. Wọ́n ní ìbò èyí tó wọ bí 1,423,902 votes ní ìbò tí a ṣí mú.

0: nítorí ìdíjà abẹ́lé ẹgbẹ́ òṣèlú accord party wọ́n ní nípínlẹ̀ kánò nìbò náà ti pọ̀ jù tó ti wá bẹ́ẹ̀ ni nípínlẹ̀ jigawa òun náà ní ìbò tó pọ̀ jùlọ ìpínlẹ̀ kebbi àti ìpínlẹ̀ nasarawa wọ́n kó ìbò yanyanyanyan láti dì í fún ọ̀gbẹ́ni hashim nítorí ìdíjà abẹ́lé wọn wọ́n wá sọ ọdún náà pé lọ́ọ̀ta wà yìí nítorí gbogbo ìbò bá ti yá ẹni ẹgbẹ́ òṣèlú accord party ọ̀gbẹ́ni hashim ọ̀làwọ́pọ̀ ló máa gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló máa dùdá ní.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ wípé mọ́kọ́kọ́ mi dẹ́nà ọjọ́ kan làápọ̀ ìjọba àpínlẹ̀ èkó ni wọ́n fi sọwọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bẹ ní pápákọ̀ òfurufú ilé wa gbajúgbajà pápákọ̀ òfurufú tó láka kì í pápákọ̀ òfurufú muritala mohammed airport èyí tó bẹ nílùú kẹjà wípé àwa ò ní gbà o bí wọn bá dẹ̀ mẹ́sàn pé àìsàn ebola kò gbọdọ̀ gba ọ̀dọ́ tiwa wọlé síbikíbi lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni wọn ti wà ní ìlàjú gbágbágbá o láti rí wípé àìsàn ebola kò gba pápákọ̀ òfurufú wọlé sórílẹ̀‐èdè nàìjíríà láti ọ̀dọ̀ tí ò sì gba ẹnu ọ̀nà wa nípínlẹ̀ èkó wọlé sí ọ̀dọ̀ wọn torí wípé wọn ní àwọn àìsàn yìí ó ti bẹ̀rẹ̀ sí jà pàápàá ní democratic republic of congo wọn ni wọn ti kẹ́ẹ́sì ẹ̀ níbẹ̀ o bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé ó ń jà láwọn agbègbè ibòmíì african cdc àwọn wá ń sọ ọ́ lánàá lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé ẹlẹ́yẹ fc wọn ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí wọ́n níṣẹ́ rí nínú ààbò eléyìí tí àwọn tí wọ́n mọ ojúlédà àti àwọn tí wọ́n mọ láti lọ wò pé kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ́yẹ wọn ni wọ́n ti ń jábọ̀ wípé àfi ká tètè yá wa nídìra káwà níbi ká sì má tú gómìnà babájídé sanwóolu tìpínlẹ̀ èkó wa ni kò sáàyè ń bí báyìí o torí wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n bẹ ní pápákọ̀ òfurufú wa báyìí báyìí náà ni wọ́n dúró bí ọmọ ogun láti rí wípé àìsàn ebola wọ́n kéde
0: ìjà ẹ ti gbọ́ àjọ who tó ń gbógun ti ètò ìlera lágbàlá ayé wọ́n ní ẹ ṣọ́ra pẹ̀lú tobacco iléeṣẹ́ tobacco wọ́n ní ìṣọwọ́ tí àwọn ọmọ kékèké fi ń fa skunky tó fi ń ferukú lálálá láìṣe competition pẹ̀lú ṣọ̀ngbò ó ti pọ̀ jù lóléde yìí ó ti pọ̀ jù lẹ́ẹ̀dúlẹ̀ adúláwọ̀ ó ti pọ̀ jù lágbàlá ayé who máa gbé ìgbésẹ̀ láti dájú pé ká fi òpin sí ìdálé iṣẹ́ tobacco lẹ̀ bó ti ṣe ń dìde lọ́kanjọ̀kan wípé ń bọjọ́ ọ̀la àwọn ògùn rẹ̀ àtàwọn ọmọ òpóòlù àwọn ọmọ kéékèèké ń bọjọ́ ọ̀la wọn ó ń bàjẹ́ o wọn sọ mímọ̀ wípé àwọn ìlànà bí àwọn ọmọ kéékèèké náà ti ṣe mú ní àsìkò tá a wà yìí wọn ni kò dáa láti sàmì ayẹyẹ world tobacco day ni àjọ who ṣe wá sọ mímọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ tìka lára òkè fáre
2: àgàgà àwọn tó bá ń gbé ní tó bá ń gbé lápá ọjọ láti yànà wà ọjọ kọlọnà àgbádárì àpẹẹlẹ tí wọn gbọn yẹpẹ náà ẹ jẹ káàkiri lọ fáwọn ọmọ wa torí pé ó ń
0: bayé wọn ṣe ni.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn nigerian tribune ojú tí ọ̀rẹ́ mi ojú òtì mi ó ń tọ̀wú gan ní òtí ẹ̀ ní tìjú ẹyọ kan lábẹ́ bó ti yíwù kò mọ̀ gómìnà babájídé sanwóolu tìpínlẹ̀ èkó ni wọ́n ní ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀ tòní o nígbà tí wọ́n kẹ́dùn tí wọ́n sì sọ wípé àwa gbáwo nígbọ̀wọ́ káwo má bà tẹ́ kójú má bà tàwo káwo má bà fàyà gbẹrẹgẹdẹ o látàrí kíni lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé nípínlẹ̀ ọ̀yọ́ ni ló mú kí gómìnà babájídé sanwóolu tìpínlẹ̀ èkó máa sọ wípé àwọn kẹ́dùn ó sì dun àwọn o àti wípé àwọn òṣìṣẹ́ papọ̀ pẹ̀lú ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí wípé àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún wọ́n padà wálé láyọ̀ àti àlàáfíà àti wípé àwọn ò ní dákẹ́ o àwọn ò sì ní wòran káwọn ó sọ wípé ọ̀yọ́ lẹwà ó kì í yọ òòrùn ọ̀yọ́ ló wà ó tún wá jẹ́sẹ̀lẹ̀ ọ̀hún ìpínlẹ̀ ọ̀yọ́ ni ọlọ́run kó ṣàánú wa àmọ́ àwọn èèyàn sọ pé rárá a ò ní gbọ́wọ́ lágbọ́ndò torí wípé bí ohun tí èèyàn mọ̀ jẹ́ gbogbo bó bá tán ohun tí èèyàn kì í jẹ kí wọ́n má bàa dọ́dọ̀ wa àfi ká tètè yà pawọ́pọ̀
2: kájọ lé wọn jìnà rere.
0: Ìjẹ́ ẹ ti gbọ́ o. Nínú ìwé ìròyìn The Nation tó jáde lọ́wọ́ tòní ni a ti gbọ́ o wípé adarí Defense Information nígbà kan àná Rabe Abubakar àtòun àti aya rẹ̀ àwọn ajínigbé ti jí wọn gbé o àwọn ajọ bandits jí wọn gbé o ní ìpínlẹ̀ Katsina ló ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe gbé wípé ọkọ̀ tọkọtaya náà ni wọ́n rìnrìn àjò bọ̀ láti ìpínlẹ̀ Katsina lọ́n lọ sí ìlú Katsina lọ́jọ́ Àbámẹ́ta Sátidé kó tó di pé àwọn agbébọn yìí wọ́n rẹ́bùrú wọn lójú ọ̀nà níjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina lọ́hùn wọ́n kọ́kọ́ gba gbogbo tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n já wọn náà gbé lọ o Abubakar Aliu agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ló tún fọ ìròyìn burúkú náà fún àwọn oníròyìn ìsí kébù ìgbà náà dájú pé lè ti gbé ìgbésẹ̀ àti dóòlà láti dóòlà ní àwọn ajínigbé náà wọn ni wọn yọ bọ́rọ́ àwọn tí wọ́n jí gbé náà wọn ni wọn yọ bọ́rọ́ mú àwọn lọ́wọ́ o Aliu wá sọ nímọ̀ wípé nǹkan bí aago mọ́kànlá òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé níṣẹ̀lẹ̀ burúkú náà ló ṣẹlẹ̀ nígbà tí àwọn agbébọn ajínigbé ọ̀hún tí wọ́n dé pẹ̀lú ìbọn lọ́wọ́ tí wọ́n sì wọ ọkọ̀ pidgeot 406 ni wọ́n gbé wá láti wá ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ àbí náà wọ́n gbé ọ̀gágun náà àti aya rẹ̀ wọ́n jí wọn gbé lọ títí di àkókò yìí wọn ò tí ì rí àwọn méjèèjì awakọ̀ wọn Abdullahi Saadi ó fara gba ọta ìbọn nígbà tí wọ́n kọlu àwọn ènìyàn náà ó ti jásí wípé títí di àkókò yìí kọmíṣánná ni wọ́n ṣì ń wá wọn bẹ́ẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti ṣe àbẹ̀wò sí ibùdó tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti ṣẹlẹ̀ ní kété tí wọ́n gba ìpè wípé báyìí ṣẹlẹ̀ ní abúlé Matazu lókù gọ̀gbì nípínlẹ̀ Katsina.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé gbogbo àwọn tó lọ sí mọ́ ọ̀ọ́kà lọ ọṣẹ ẹ̀sìn o olúwa ti ń ṣọ́wọ́n dé àwọn tó lọ sí mọ́ ọ̀ọ́kà lọ ọṣẹ ẹ̀sìn dábọ́ dábọ́
0: dábọ́ dábọ́
1: olúwa ti ń ṣọ́wọ́n dé o àwọn tó lọ sí mọ́ ọ̀ọ́kà lọ ọṣẹ ẹ̀sìn o
0: dábọ́ dábọ́ aládé.
1: Ẹni tó jẹ́ alága chairman and CEO National Hajj Commission ni wọ́n mà ti ń sọ of Nigeria Nakon Ambassador Ismail Abba Yusufu lánàá ni wọ́n gbóríyìn fún àwọn wo àwọn tí wọ́n jẹ́ aládarí elétò Hajj 2026 fún bó ṣe jẹ́ wípé wọ́n fi ọmọlúwàbí ṣe é wọ́n tó bó ṣe yẹ kó rí ó sì rí bó ṣe ń yẹ kó rí kò dàrú mọ́ wọn lọ́wọ́ pé ẹ̀yin ló yẹ ká máa pè lákọ̀ ni èèyàn ẹ̀yin ló yẹ ká máa pè lákọ̀ ni ọmọ wọn ní ìrìn àjò ọ̀hún láti orílẹ̀-èdè nàìjíríà títí wọn fi dé orílẹ̀-èdè saudi arabia tí wọ́n sì ṣe iṣẹ́ àṣepé wọn wọn ni ó fi professionalism ó fi hàn wípé wọ́n mọ̀ nípa ohun tí wọ́n ṣe gangan lórí ìkóni ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ saudi arabia láti lọ sí lọ́hùn gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ọba àlá tó sọ wípé sákìrùn lára òpó ẹ̀sìn ni sáyọ̀sàkà lára òpó ẹ̀sìn ni.
0: Wọ́n á jìnlẹ̀ bẹ́yìí tì ní mínísítà tọ́ àyílé ìṣẹ̀lẹ̀ yẹn ni wípé ó bá lówó náà lálàáfíà
2: kò wá ilé ọlúwa ara òpó ẹ̀sìn márùn tọ́lọ́wọ́ bá kà fún wáyé wọn sọ nínú ìwé ìròyìn nigerian tribune tí àwọn tí wọn kó àwọn ìlú fún àjò 2020 wọn ni wọn dáńgá jẹ alihamdulilayi rẹ
0: ọlọpàá bí ẹ bó ṣe wà
2: ní
0: ìjà ẹtí bó ṣe ní tẹ
2: síwájú.
3: Take advantage of the sports and outside broadcast services of FRCN Lagos Operations.
4: That's right. Let's cover your live or recorded events from school inter-house sports, corporate meetings, church activities, road shows, media activations, trade fairs, political rallies, marketing events, to sporting activities.
3: Take advantage of the massive reach on all our platforms. Bond 92.9 FM, Metro FM 97.7, Radio 1 103.5 FM, and online.
4: With our team of experienced commentators and unforgettable picture of your event, we'll be painted live on radio.
3: For inquiries, call 0803-382-8942 or 0808-419-3706. FRCN Sports and Outside Broadcast Services.
4: Ready to bring your events to the world.
1: wọn ó tún ìjọba rẹ bẹ̀rẹ̀ kó tó di pé á bẹ̀rẹ̀ sí ní lọ mú ìpè nípínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́
5: ni.
1: Ṣé àwọn olùkọ́ ní pínlẹ̀ Ọ̀yọ́ ti sọ síta gbangba ìyàwó wípé ó ti wá tó gé báyìí alúbàtà ò tún gbọdọ̀ máa darí wọn o. Wọ́n ní àwọn tó lọ ò tí ì padà wá. Àwọn kan náà tí wọ́n tún bẹ láwọn obìnrin tó kọjá ahoro ahoro ẹ̀ sí ẹ̀lẹ́. Wọ́n ní sáwọn náà ò sì wá lè lọ ilé ẹ̀kọ́ mọ́ báyìí. Látàrí ìdí èyí wọ́n fi ẹnu kò lórí wípé kí gbogbo olùkọ́ gbélé káwọn ó ti ṣe ìwọ́de kan tó lágbára dáadáa báyìí. Àmọ́ gómìnà wá ni à ẹ má jẹ́ àṣìbẹ̀ káwọ wa ó gbáwo nígbọ̀wọ́ torí wípé ṣíṣe ìwọ́de yìí yóò máa fún àwọn ajínigbé lókun yóò máa fún wọn láyọ̀ bẹ́ẹ̀ sì ni kò yẹ kí wọ́n yọ̀ wá títí tí ọlọ́run ó fi gbé wa borí ẹ̀. Àmọ́ àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ni rárá àwọn ó ṣe ìwọ́de àwọn ó fi yànṣẹ́ lójú yànṣẹ́
5: lójú. Ìjẹ́ ẹ ti gbọ́ o inú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ìṣojú wa tó wà nípa ìdílé rẹ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune nígbà tóun tó ní ṣíṣíṣí ọmọ onídèrú amọ̀dìyẹ ẹ̀ tí òun ò tí ì fẹ́ ṣí nínú ìwé ìròyìn Nigerian Tribune èyí tó jáde láàárọ̀ tòní a ò ní ṣàìsàn àìsàn níbẹ̀ ṣe wa o gbogbo wa ò sì ní láìsàn kánsà àmọ́ gbogbo ẹni tó bá dàbí ike bóyá ó ti fẹ́ máa rí wọn ni ó ní ohun téèyàn tó dẹ̀bí ń kápá ẹ̀ o torí wípé kó tó dàgbà kó tó gbọ́n ká tètè rí wípé àtẹ̀rí ẹ̀bà inú ìwé ìròyìn Nigerian Tribune ló wà ojú ewé kẹrin ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí o wípé láti lè jẹ́ kí àìsàn jẹjẹrẹ kánsà kó kúrò láwùjọ wà tá a sì má rí mọ́ láwùjọ wa o wọ́n ni ó ní bá a ti ṣe o nítorí ìdí eléyìí àwọn dókítà wọn ni wọ́n ti mọ̀ nípa àwọn kankan tó yẹ kí wọ́n máa ṣe o àti ṣíṣe ìwádìí abẹ́rẹ́ kan báyìí tí ó máa pa àrùn ọ̀hún nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ máa lajúbọ̀ nínú àgọ́ ara ọmọnìyàn tó sì jẹ́ kí wọ́n máa sọ fún àwọn èèyàn wípé bẹ́ẹ̀ bá ti ń kẹfin pé nǹkan kan ṣe yín ẹ tètè máa bọ̀ torí wípé abẹ́rẹ́ tó ń bẹ́lẹ̀ wọn ni ó kéré tó ìdá méjìlélógójì ni agbára ẹ̀ láti lè fi pa lápá kú fínfín kó má ba àyè ìdàgbà sínú àgọ́ ara wa ká lè rójú ṣèyá àwọn ọmọ ṣe bàbá àwọn ọmọ láti fi lè ṣọmọ fáwọn
5: ọmọ. Ó kẹ́ ẹjẹ́ mẹ́lẹ̀ ìka máa lọ ìjẹ́ ẹ ti gbọ́ o ìròyìn ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára.
2: Ó ń gbé o.
5: Ó ń gbé o. Ìtẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti mú Damilọ́lá Sonayan James ẹgẹ́ bí ẹni tó máa jẹ́ igbákejì.
2: Sonayan.
5: Mẹ́sílẹ̀. Sonayan James gẹ́gẹ́ bí ẹni tó máa díje dupò igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó fẹ́tò òdìbò gbogbogbò 2027 tó bá dé o. Ìta gbọ́ lórí ẹ̀rọ ayélujára nù wérò ìdìmíṣọ́ ni pé Sonayan James ló wá láti ìlú àgbádáríjì wípé òun ló máa ṣeé ṣe bó ti ẹ̀dá sí pé APC ò tí ọ̀fíṣíálì kéde rẹ̀ wọn ò tí ì kéde rẹ̀ ìgbọ́n à ń gbìn gbọ́ wípé òun ló máa jẹ́ gbákejì dókítà Hamzat tó jẹ́ pé Hamzat Sonayan James nọ́mà
2: ìgbọ́dọ̀
5: máa ṣiṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Èkó wọn ni ó ti gbàgbọ́ jẹ́ gbákejì olórí àwọn obìnrin assistant women leader bẹ́ẹ̀ ló tún ṣe bẹ́ẹ̀ bọ́ sí deputy state chairman APC nípínlẹ̀ Èkó ó ti ṣe supervising councilor rí fún ètò agric àti social service lẹ́kùn badagry west LCBA àti bẹ́ẹ̀ lọ Sonayan James yìí master degree ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ní social work láti ládòkè akíntola university nidautech lọ́hùn-ún bẹ́ẹ̀ náà ló ní degree business in human resources management láti university of hull in the united states lára kingdom handelizer àrùn ẹgbẹ́ lọ òròyìn gbé pé samuel ajose ọmọ ògbó ìtarigi samuel ajose sọ dúnà wípé they are proud of the baby ọmọ náà wípé ọmọ ìlú àgbàdàrigi ni wípé náà àwọn dìde kó bá bọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbákejì gómìnà ìpínlẹ̀ èkó
2: bẹ́ẹ̀ni ò bá tí ń ṣọmọ ọlọ́dẹ wọn ò gbọ́dọ̀ pé lọ́dẹ rìn dé.
5: Wọ́n lè pe lọ́dẹ rìn ọmọ ọlọ́dẹ
2: láàrín ọmọ
5: bẹ́ẹ̀ni ò ní sọ ọlọ́jẹ wọn lè pe lọ́jẹ
2: tó dé
5: ògùn lè jọjẹ láàrín.
1: Jẹ́fẹ́sẹ̀ bẹ́ẹ̀ ká máa mú ìpè 0704-700-3341-0704-700-3341. Hello.
5: Hello yi.
2: A ma ti gbé eyín wọlé ẹgbọ́n wò.
5: Hello sa.
2: Hello. Bọ̀ ni o.
1: Salime Moses.
2: Olóòtú fún ètò tààrọ̀ tò ní hello.
6: Àpọ̀jùmọ̀.
2: Ojúmọ̀ rẹ ni. Ẹni
6: tẹ́jú kò ní òjì ló torí nọmba wà ló sì dé. Ìlú òkúlélé ká bí ìyẹn.
2: I'm proud that you are proud of yourself.
6: I get
7: Ẹni tó bá fẹ́ kọ́ wọn náà, Salimu Olu Sisa, Juwa wa Akanwana,
5: Abiola Peters, I'm a pity. Abu Fatah here, Abu Gafar, no court or nothing.
1: I didn't want to call you a little call me for sure. So, Tammy, ask for what's the Ejakama Dupano or no Katama, you go to Pele, Baba Shano Katama.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀, tódò bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rikisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òsúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Fúlàtì àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀. Wọ́n ti dé o. Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá gbogbo ènìyàn lọ́rùn. Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá. Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú. A ò mà ní gbà kẹ́mú àbúrú. Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá. Ní bàbá Òsúlà léwé àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òsúlà. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ bá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dẹ́lùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pòun ó lo ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan tẹ́ ẹ̀ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ ó fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òsúlá Aba Eye Solution, ọlọ́wọ́n ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenuma tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
2: àwọn àmàbò wọn sọ pé igi gogoro má gbomi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹdá ṣe kókó ṣe pàtàkì kí ọlọrun ọba má gba òde ọsán lọwọ kó wa wá nígbà míì ẹ pọ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ jù ó ṣeé ṣe kó o ti náà gbọdá náà gbòòrò tí wọn ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ tó bá wá rí bẹẹ má bọ lọdọ osula herbal òtítọ inú àti ìbẹrù ọlọrun ni wọn fi ń ṣiṣẹ tiwọn kò rú dúrá.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà osula herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́pì wọn sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rú kùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ osula aba eye solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ntàn yín àkọsẹ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìrìnwìrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kóbá apá ó wọ́dẹ́sẹ̀ ó kóbẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: Eka abo pada. Ewa gbo o. Awa oma. Gbogbo awa oma. Ti ta o baba awa n pariwo. Ta n pariwo fun wa awon o marina daada. Awon o marina daada. Se loju n pa to n wa mi poroporo. E ma je ko ro won o su yin. E mu won wa si le se osula aba. Eyin na o ni fa isan lo ba. Omo re ni o gbeyin awa na o. Baba to jiya nitori wa. Mama to jiya nitori wa. Won o mo gbodo di tan wole abi. Looto e ti gbiyanju o. E ti sare sotun sare sosi. Sugbon beyin o ba ti debi ti Olorun ba bi o ti de gbiyanju re lade. Bi igba ti o gbiyanju ni. Ile ise Osula Aba Eye Solution. Ibe ni ke lo o. O da mi loju pe te ba debe. Olorun ba mi o de gbiyanju yin lade. Mo foju won ri na kedere ta mo na o fi alaafia lule aye. Ke eyan o fe jeun. Kori na ri n to fe je. Abi ka le jo wole. Ka tete meni to wole. Olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo. Ti kabiru o wole ta wa mewure ewure jade. Ai loju lo nje ki agbalagba o si ran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan to lowo ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to yo won lenu lowo ba mi o ki ma ndari lo sile itoju oju Osula Aba Eye Solution opo olohun oba mi la won dibu o opo olohun ni won ba duro be sire awon oki n fara pamo jeyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise Osula Aba Eye Solution ko ti de se ti gbo ti yin ni abe ma gbo tantan ti won polongo won lori radio ka ka kiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tun le yin wo oju yin o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere edakun e farabale ke gbo number yi eyin pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke ko number un kale bayi 091-57-58-90-16 tabi kepe 070-38-61-51-68 070-38-61-51-68 number baba osula no baba osula lo so wi pe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko se ni ti o mo fi go soju ko to le di pe yin o mo riwe ka tabi ko to te computer i ma fi go soju kawe i ma fi go soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka fi go sile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya e ku kale
1: ti ati npari wo lojo to ti pe pe won bo won bo
2: won ti de o
1: baba gangan le mo ba ti o ma da
2: so gbe ni olohun
1: isoro eyi ke yi ti nkoju iriran da
2: yana o ti pe ta bo se se bere
1: ati nawo nawo o ti su yi e ti fe gba kemu
2: o ma ni gba
1: kemu aburu
2: infection lo njo wa lenu to ti wa je konerun
1: to nsi akoba foju wa bi ati sayewo
2: won ni apeju suga ni o je ko tu wo clear
1: ona meteta ti soro du le gba wa
2: ni baba fula le wi akego fun to fi le koju e
1: joro lenu baba fula gangan
2: tori enu olofa lati gba mo ta o
3: so nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: e ku dede asiko yi o ni bi gbogbo te ba ti ngbo wa oruko temi ni olawale osu olale alase ile ise osula haba
3: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
4: ese atokun te eyan ba ti ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to ndo gegele ta den ti nbo lo okan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun le elomi ma ri o ye ka tete mo ki sara pe ipeninja kan tin sele si riran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si te n ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati gbose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko
3: o tete koluko o kin to gba ni lalejo lori eto yi emi fara mi ti se wadi daada baba be yan ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe erosula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
3: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tun mi si ta ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te n ba fi mara o nto won o fe ko fohun sile niyan e tete be se n gbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olohun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe ki n to mo yin ni mo tin gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi yaje wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri iba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale asoda ke yin o joko tagba
3: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe n teyan ba fe lo soju o lati kan sinu oju sugbon ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: esun te ba re lomi to ba pe wa baba eh awon ti lo tawon bi kan o eh se se pe tawon ba dodo yi won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fo kan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ọ́ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín ní gò kan.
3: Wọ́n fún yín ní gò.
4: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Pé bógò yẹn ṣe lè lágbára tó.
4: Tó lè wá
3: tó fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀. Tó padà dé Nàìjíríà wa ń bí. Odidi ọdún mẹ́wàá bako ló fi ń rí kùrukùru. Tó sì wá sí iléeṣẹ́ wa. Tí ò lòdù ewé àti gbòòlọ lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-31-61-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
4: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀, olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ ṣe àtọkùn. Àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí, ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èmi bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà

0: dàbí pé wọ́n dé blọ́ọ̀kù mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, kì í jẹ́ èèyàn oorun sùn. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojú lẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
1: Bàbá wa, ẹ sọ̀rọ̀ nípa chronic infection, ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nuba lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ọ́ ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
0: Ẹ̀sìn atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kíyè sára kó tó wá jọba lódokùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bí inú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ a wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara a wá máa fún bẹ̀ẹ̀ ní wàhálà. Tẹ́ ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run. Tẹ́ ẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run nìkan ló ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn tẹ́ ẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú àánú Ọlọ́run ó ṣe yín fún wọn. Tẹ́lòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ ní fẹ́ wò bọ́yẹ́ nìkan kan wò ó. Àfọ́kù gbòǹpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop ń bí ọba ká wọn lára dé tí wọ́n bá fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ sí yàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá tí ọba mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run onítọ̀hún ò mọ nǹkan kan o kéèyàn ó wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹsẹ̀ kan kì í déédéé ṣe atọ́kùn wọn ní ẹkún ló bá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀. Bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò mú tegbòtegbònú. Tí máa wá fanu wàárẹ̀ lómìí wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹja bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀. Wọn ò wú ohun tí ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú. Nílé iṣẹ́ òṣùlá àbà ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọlọ́run.
2: Tuntun lélẹ́yìí o láti ilé iṣẹ́ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùtòdùn àfi kẹ́ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ mórí bọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù káwa moríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ọ̀dẹ̀ rípọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé fíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
3: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀.

0: Bác dìa. Chú yêu cầu đây dìa.
1: Ê, vốn bè xa.
0: Vô quê.
1: Ở đà nè. Lai xe xử lý xa.
2: Ừ. Phó đang xử lý xa.
1: Ừ.
2: Phí khu lý.
1: Ừ. Ở bùa nè xử lý xa. Ừ.
0: Ok. Vậy bà extra tay ăn cơ.
1: À, extra tay ăn đi. Họ gà gần anh khu đà mẹ xe rãi nè quá quá. Ê, dạ vô hồn đi.
0: Ok. Phán nào khỏi đó.
1: Phán nào khỏi đi lấy bè rè. Như khu đà mù chê xe mù xe rãi nè lì thế vô gà khu đi đánh lô dì.
0: Njẹ wa pọkọ isise bayi to dogun ra bi do burukuruku bi.
1: Awo ọga awa le tan wayi tare lai se poju ro yin ọga o sise.
0: Okay. Gbogbo ẹ lo di pẹdẹpẹdẹ yin. Ọda oko fa lodu.
1: O fa lodu wẹ ọga ero mi o pe paapaa n bẹ lọ ni ẹyin ẹ ka.
0: Wọn ka tẹlẹ ko to wi.
1: 1 2 3 4 5 6 7 8
0: bo ti ẹ ko fa lodu. Iwọ naa wo.
1: Ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńláńlá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí sítì kan náà. Ńgbọ̀ bá yẹ pọ́kọ yín tẹ̀sẹ́gbẹ́ kan. Ọ̀gá tẹ̀lé ọ̀sán ọ̀rọ̀ wa ní ìwọ ọkọ̀ mọ́ ni.
0: Ok. Tó níwè ọkọ̀ rẹ̀ pé.
1: Awo ó pé ńlá máa gbọ́kọ̀ tí ò níwè ti rí àìsàn ọmọdé ń bíṣẹ́ yìí.
0: Àgbọ́ pé pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí tí ó dẹran nù sásun tíá.
1: Ìwé mo rí yín kí n tó mọ lọ ẹgbẹ ẹni pàápàá mo kunlẹ lọdà ni àbí ojoojúmọ bí ọdún lẹ fẹ máa ṣe kínní ọhún ẹ mọ bá wà náà rògbà tá àbámọ rérò apá wo yín ti fẹ máa jẹjẹ olóko báyìí ọgá.
0: Òwúrú yọpẹ ọtọpẹ àgbọnrín èsì lọ fẹ máa jẹ lọbẹ táwa bíi páàkì sí dákunjọ ọjọ ọmọ ń fáwọn ìṣẹlẹ lọjọ lójú dáhùn mí lóhùn dákunjọ.
3: Gbọdọ fún ìwà àbàjẹ ni àtẹni tí ń fún ni àtẹni tí ń gbà ọba yìí jẹ́lẹ̀ méjèèjì. Ẹ sì lùfin ìjọba.

bí aago mẹ́wàá ó sì ń ku ìṣẹ́jú kan tó bá ti ń di aago mẹ́wàá láàmà darapọ̀ láti mú ìròyìn àpapọ̀ tí ó kẹ́yìn wá láti ilé iṣẹ́ wa 103.5 FM náà lọ rédíò wà ń jẹ́ bẹ́ẹ̀ kí ẹ má yí kúrò ẹ kó àṣálẹ́ fún gbogbo wájà àti ti ń bọ̀.

Àdúrà wa ní gbogbo ìgbà, bàbá ṣe ń gbà náà ni yóò máa ṣe ìtẹ́wọ́gbà.

0: ìwọlílàǹdé lọ́rùgẹ́ àṣà ti ṣe yorùbá o ṣóhun lè tàbí lọ́rùgẹ́ ṣebóhun lè mí.
1: Radio 1103.5 FM. Mo lérò pé a ti gbádùn ara wa pẹ̀lú àwọn orin kankan. Ẹ aṣọ àti ṣe náà ni ètò. Ẹ jẹ́ ká máa jọ máa lo àwọn orin yẹn ká máa fi máa ṣe kíní ká máa fi ṣe ara rìn dé. Àti àwọn orin èyí tó ṣe pé ọjọ́ ti pẹ́, ó fi ń jí àwọn kankan jáde ní ẹnu ara wa pàápàá jùlọ nínú àsìkò tí a wà yìí. Tó lórúkọ ọ̀gá àgbà àti iléeṣẹ́ Radio 1103.5 FM, Ọ̀gbẹ́ni Abiola Peters. Ó náà ni mò ń kí wa pé orun ayọ̀ ni a ó sùn láì gbàgbé láti kí ọ̀gá àmì pàtàkì pàtàkì Fẹ́mi Taiwo Sùtò àti èèyàn ní pàtàkì ọmọọba Adétọ̀ún Olúwọlé ṣe tẹ̀ǹtẹ̀tì Fred Ayẹni níbi tó wà Ṣọlá Wilson náà níbi tí òun náà wà mọ̀ kí òun náà nínú kí Pure Good Ezechi pé ẹ ṣeun ẹ kú àti òwúrọ̀ tó bá ti ń dídé aago márùn-ún. Òun náà nìkan jẹ́ ká pàdé nígbà tí a máa ṣíde àwọn tó máa lọ́kọ̀ọ̀kan méjèèjì ní èdè Yorùbá. Ohun ayọ̀ náà ni a ó sùn, ó dàárọ̀. On behalf of management and staff of Radio 1103.5 FM, I do want to say to you, thank you for staying tuned to the station. Thank you to Control Room ICT, also security men, every one of you, you've been so, so wonderful. All right, my people at home, join us tomorrow morning at exactly 5 a.m. when we open the station to bring our programs to you in Yoruba language for your listening pleasure. Till then, my name is Omolola Olamijulo. Good night. Stay safe. Stay blessed.